0: mi tẹ́wà kan ó kọ́ bọ̀.
1: Mídewo. Kọ́ntàn sa wẹ́lẹ́ bọ̀ lẹ́kọ̀ wa.
0: Kọ́ntàn sa lẹ́bọ̀ lẹ́kọ̀ wa. Kọ́ntàn sa lẹ́bọ̀ kọ́ lẹ́ wa.
1: Ǹjẹ́ náà kọ́ rí ẹ̀yà fún àdúgbò pàkín tó kọ́ wa. Ṣé gbogbo ẹgbẹ́ ló kásì mẹ́tírù ló ń bẹ sáà ló ń jẹ́ tẹnu mẹ́tírù ló tán. Ní ẹgbẹ́ ọ̀hún ju wọ. Bí lọ́gọ́ sọ ẹgbẹ́ wà sàn wò lóko ẹgbẹ́ wà sàn wò àsàn wò lóko gbọ́ gbẹ́dẹ́ bí náà ló kásì mẹ́tírù ẹ̀fọ́n àjẹ́ tẹ̀yà tó ń kó àná tó ní tún àsàn wò lóko ẹ̀dùn náà ló. Alo.
0: N lọ sí tiẹ̀.
1: Dọ́hùn dé ẹ̀fọ́n mọ̀ kíkà àsàn wò lóko gbọ́ gbẹ́ ọ iná wà nù fún àgàbí bó náà jẹ tẹ. Dọ́hùn ntúndọ́ má kọrin yé ni wa.
0: Ẹ̀yọ́ ẹ̀ ń tiẹ̀ nù.

0: Kúrò ní tó tàtẹ̀ jí ọ̀pọ̀lọpọ̀ ń wẹ̀.
1: Alo.
0: Alo.
1: Hontan sa ọkọ ẹlẹkọ wa.
0: Hontan sa ẹlẹkọ wa. Hontan sa ẹlẹkọ wa.
1: Asan tantọ ẹna bulo. Apuye ẹna bulo.
0: Asan tantọ.
1: Wiz wẹ ẹna bulo.
0: Ẹyọ. Ẹyà Chenwe.
1: Dàkọ ìzànẹ.
0: Jésù Kristi. Nìkẹ́ gbé ìjọ ìjọ ìjọ ìjọ ìsọ òde wa ọ̀yà mi. Ìjà pònùkú wo ìwé ẹ̀dẹ́gbẹ̀mí àti tẹ̀sí bí. Kí a ti fún tán kó wà bá kúrò yìí.
2: Àlọ́ ní ẹ̀mí lè gbọ́n mi ló kẹ́rẹ́
0: à. Mi ló gan jí.
2: Àwọn ní ẹ̀rìn ọ̀rọ̀ mi lọ ìfẹsẹ̀ ẹ̀gbọ́n sí ń ṣerú gẹ̀rá.
0: Ẹ lọ yọ.
2: Ìfẹsẹ̀ ẹ̀gbọ́n sí ń ṣerú gẹ̀rá.
0: Ìfẹsẹ̀ ẹ̀gbọ́n
2: sí ń ṣerú gẹ̀rá. Ní kọ́tán bó ẹ̀ ń já kẹ̀lú ẹ̀ àgbìyàn bí ọ̀ mọ́dọ̀. Asa tẹ́lẹ̀ rẹ̀ ẹ̀nà bó wẹ́ bọ̀ asa ń wò gbọ́ ẹ̀nà tó sí tòótọ́ mẹ́. Ẹ̀nà bó asa tẹ́lẹ̀ bọ̀ ẹ̀nà kó tòótọ́ mẹ́ ẹ̀nà kò ní jẹ́ pa tán. Ẹ̀lẹ́ àyọ̀hún gbé ọ asa ń wò gbọ́ ẹ̀nà tán. Ẹ̀rọ ń lọ mọ́dọ̀
0: wọ̀nú mi. Ẹ̀rọ ń ṣẹ́nu.

ẹni tó dọ́ mi tọ́ èmi hàn mi sẹ́mi náà wọ́n mi tún ajẹ́ yìí ẹ̀mí tẹ́ ọdẹ dẹ́mi kan fọ́nrán mi ànásìn kọnù kan bí àtọ́lẹ́tọ́ níbo tẹ́ tó ṣe ganjí àgbínlòpọ̀ jẹ́ tó tọ́ édónù jìlẹ́pọ̀ òwéwé mẹ́ àgbínlòpọ̀ jẹ́ tó tọ́ édónù jìlẹ́pọ̀ òwéwé mẹ́ dóṣù mẹ́tìrì mẹ́ bónú iná jẹ́ tẹ́ sí tó tọ́ iná ẹmẹ́ ọ̀nà sádò tó tọ́ ònú jìlẹ́pọ̀ ẹ̀nẹ́ gbẹ́dọ́pọ̀ jìlẹ́pọ̀ ẹ̀nẹ́ káàtù mẹ́tìrì gbẹ́dọ́pọ̀ bónú ìsàwà kú ọ inú ẹ dídí wà tó nínú jìlẹ́pọ̀ àtàn ó mi máa tọ́ inú jìlẹ́pọ̀ lọ́pọ̀ wíwẹ́rẹ́ gbẹ́dọ́pọ̀ rẹ ẹ̀rọ àzánà bí wọ́n á sì tè bónú jẹ́tẹ̀ sí tó tọ́ iná ẹmẹ́ àzán òwéwẹ́ iná bló bónú tó jẹ́tẹ̀ sí tó tọ́ iná ẹmẹ́ dóṣù yìí do ehwe biyo nujilekpo dopo e eno blo pedopo do ehwe biyo nujilekpo dopo eno blo pedopo un azan wewe ena blo ma jete sin duto ene me yane du wedo asi tono kwe bo jeme hotewe ekad hotewe asi tomele kado asi tomele do mi kpa kansise bo me kpo nuwe me mi kpa kansise bo me kpo nuwe me nwa asi tomele do neyo mi kpa kansise bo me kpo nuwe me ese gamble yon me epa onu ole hu ni na de si si do mele mo do won si do jire ina me ha ndagbe wa o me ton yon la godo dara ke le je me de lo pour aller au champ et casser adogwe en adogwe via e gege adogwe via adogwe bi adogwe eme no do sin do yi greater ogba adogwe eme no do sin do yi greater egba adogwe me bi tun adogwe din ya me to din lo tun wa adogwe o gode emon do ko o do ko beyon do kan koton gode emon do ko bo eno do kan koton bo kan e do koton non zon beyon plak do ko bo sin yon demen adogwe vi adogwe emen non do sin do ikrita o ekba le e ingbene mi katon o ma kwe mi ton jie yo mi mo lo jile e in koko bo mi ziwa yo mi keke tenen fin ou pere pere àwọnà joseph àwọnà jeanwere wa dónú kan bó tẹrẹ fẹ bó mọ wé bọ mi bẹ sínú yànnà wọ yọ jíbọ ẹni adúwẹ sí yọ mẹdẹ ìfòlẹ awábẹlẹ àkó yìí kẹ ẹ bó lọjílẹ ẹkùn sí nọnù kan mi o mẹdẹ àkó sàpẹ nasis ẹyẹ dọ àtàn àtàn àtàn àtàn lẹjì bìọ ẹyẹ dọ ọhún sàpẹ nasis ẹyẹ dọ àkó gómi ó fi gbé wẹ lẹkọọdù gẹnẹmẹ bọ mi dóni dè ọmi àti jóni sàpẹ nasis ẹni gẹnẹmẹ àlàáfi. Àwọn ohun ìdá damati onú àhónà ìṣàn àwọn ohun ìdá damati oní ìtẹ́ńpọ̀tà ọ̀hún ní sàpẹ̀ nasis mawa eré àrùn àjọ eré sàpẹ̀ nasis kàwá ẹyọ eré àkó ìkẹ́ndọ̀ àtọ́lẹ̀ bí gbọ́dọ̀ jẹ́ yẹ kó rà ń tọ́ndà yìí bọ́dọ̀ wèémà jíbọ̀ ẹ̀ka tẹ́wọ́n ìlẹ́wìn ẹ̀mọ́ lè ká gbẹ́ndẹ̀ ilẹ̀ ẹ̀rọ ẹ̀sẹ̀ lè ká gbẹ́ndẹ̀